0: jẹ́ ká gbàdúrà orúkọ Jésù bàbá gbé ọgá a yan àfòkó fún yín nítorí pé ẹ dá wa sí nítorí pé ẹ yàn wá ró ẹ jẹ́ ká rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà ayé ayé ògo ni forúkọ yín Jésù Kristi Olúwa wa amín. Ọ̀rọ̀ ìyànjú tí mo ní fún wa ní òrọ̀ yìí ni pé kí Olúwa kí ó sọ wá jí. Tí Olúwa bá sọ wá jí tó bá jí wa dìde lórí òǹgbẹ wa lórí ìrákòrò wa a rí pé gbogbo yóò lọ ní gere nínú ayé wa gẹ́gẹ́ bí a ṣe ń jáde lọ lóòrọ̀ yìí mo gbàdúrà fún yín pé gbogbo ìdáwọ́lé wa tó ti dòkú Olúwa yóò sọ jí gbogbo ẹ̀yà ara wa tó ń ṣàìsàn Olúwa yóò sọ jí pa Ọlọ́run yóò máa dì wá mú Ọlọ́run yóò gbé wa lórí sókè o lónìí ìjáde wa kò ní mewu dání èmi ni Adémídé Ayégúsì.
1: Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd adawpolo si oro olorun oba oba ti o tun ti wa si oro alaye loro abe olorun alekun alafiara opolopo ariziki ati fayabale koloko se fuko wala hawla wala quwwata illa billah e ti o ma je ibani soro wala roi oni pe riki wo wa ma pe yo pada lo jabo fun Allah subhanahu wa ta'ala lori gbogbo to ba gbele aye re se tori pe Olorun ba le ke olajoye wa pe kullu nafsin dha'iqatul maut gbogbo emi patapata oni ni o to iku o eje aso si e ma je ki a je en ti o ma di banuje lu awon eyan eje ko ngaluku wa ka ma ronu pe a pada lo borun abi Olorun eti agbola ran ko je se wa lanfadi jada laye nbi ati wo jo gbedal kiyama.
2: Ojumo to mo wa loni ojumo re ojumo ayo ojumo owo ojumo dunu ojumo ibukun a ma ri se o a ma saseyori ani saisan ani dubule aisan ani deni awati ogo wa buyo ni gbogbo ona la fi tayo ju awon ota wa lo e ka aro in ta fi gbara wa niyanju la mu lati inu odu irosun sahara o difa onibode to nsomo yeye olokun o difa onibode to nsomo yeye orun enikan woko enikan wa ya awon mejeje pade ara ogbon oju agbara titi di ola na ni ogbon ju agbara lo eje ka ma kiye sara ka ma fogbon se gbogbo e ka ma la ma sare asapajude loju popo e ma din afina sile apa akuro nle ejo awon mo le o mo so wa o ani kagbako ani sise o.

ṣe àmì torí wípé ọlọ́run la ní ọlọ́run là wá gbójúlé ọlọ́run ló ń ṣeun rere fún wa ọlọ́run tó dára sí wa ọlọ́run tó ń pèsè fún wa ọlọ́run tó ń bá wa pàdé ọba tó ń bùkún fún wa ọ̀pọ̀lọpọ̀ òjò lọ́rọ̀ tilẹ̀ ti fà mú ẹwà bí afárá ẹ rí ẹgbẹlẹmù kú omi tó ń tú ṣùúṣù asùn ajílayọ̀ ọ̀pọ̀ ti sùn àlá ni wọ́n rò páwọn ńlá wọ́n ti ré kọjá lọ síbòmíì ọlọ́run tí ò kọ ti wà bẹ́ẹ̀ ọba tó ṣe dáadáa sí wa ọba tó mójú wá rọ́jọ́ tuntun ọba tó ń fún wa láyọ̀ ọkàn ọba náà lágbega ẹ̀yin láyìn ẹ̀yin la fọpẹ́ fún tá a ṣe kábíyèsí dàńsákì olórí ayé ọba tó ń rore mọ̀ wá ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ ní gbogbo ibi tí gbọ́ ìkànnì 103.5 FM ní gbogbo ibi tí gbọ́ wa lọ́kùnrin àti lóbìnrin a kú ojúmọ́ rí o akiwa níléeṣẹ́ rédíò 103.5 FM lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ èkó akiwa kú ojúmọ́ rí dáadáa ojúmọ́ tèní a sàn wá sowó sọmọ sàlàáfíà àtàìkú rẹpẹtẹ tí í ṣe baálẹ̀ ọ̀rọ̀ ọláwáwárí ilé ire a bá wa ayọ̀ a bá wa gbé ìdùnnú ajẹ́ ti gbogbo wa àmì bẹ́ẹ̀ ni mo kí wa lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò wọn gangan tá a wà yìí tẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá a ti ń kàn sí yín kété lórúkọ ọ̀gbẹ́ni Abiola Peters là ń kí wa wípé ojúmọ́ tó mọ́ wa lénìí ojúmọ́ ayọ̀ ni yóò jẹ́ o ojúmọ́ ọ̀dùnnú ni yóò jẹ́ ojúmọ́ àrùn ti gbégbá ọpẹ́ tá a tún máa yin ọlọ́run lógo lórí oore àkọ̀tún oore náà ni yóò jẹ́ fún gbogbo wa mo kí wa lórúkọ gbogbo àwọn lọ́gàá ẹ̀ka jẹ̀ka torí pé ẹnìkan kì í jẹ́ àwádé lórúkọ gbogbo wa mo kí yín pé a kú ojúmọ́ rè àdúrà wa gbà àdúrà àyúbọ̀ lọ́wọ́ yú ẹnu àlọ́ láyọ̀ àdé láyọ̀ àdúrà àmọ́ wa orin àdúrà àmọ́ wa ọ̀rọ̀ àdúrà àṣẹ mọ́ wa lára ẹ̀yin kété báyìí ń lọ fọ́ṣẹ̀ ibi ò ní jẹ́ tiwa àlọ́ láyọ̀ gológínní tẹ́dìyẹ boko ìmọ́ lọ̀rọ̀ gbogbo wa ó jẹ́ àwa ní lọ bẹ́ẹ̀ ká padà bọ̀ bẹ́ẹ̀ a lọ a mú èrè bọ̀ a kó ìdùnnú wálé yóò tún wá jẹ́ èrè bantalẹ̀ yóò jẹ́ èrè àrídùnnú yóò jẹ́ èrè ayọ̀ yóò tún jẹ́ àlékún oore fún gbogbo wa ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ gbogbo ẹ̀yìn olólùfẹ́ ìkànnì 103.5 FM orin màmá wa bọ́lá rẹ̀ òun náà la fi ṣíde ètò fún tààrọ̀ tòní bá a ti wá ń lọ ẹ má jẹ́ àgbàgbé wípé ẹnu ẹni là á fi gbé tèmi jìrè kí ni mo wí pé ẹnu ẹni là á fi gbé tèmi jìrè tó bá rí bẹ́ẹ̀ adétòun ọ̀rọ̀ tèmi àdìrẹ fọláṣadé ọ̀rọ̀ tèmi àdáyọ̀ àtọ́kẹ́ ọmọ olúwọlé àní ire kùtùkùtù ire ìyálẹ̀ta ire ọ̀sán gọrígọrí ire ọwọ́ ìrọ̀lẹ́ ire tó bá di lálẹ́ ire ààjìn àti gbogbo ire kó máa bọ̀ lọ́dọ̀ tèmi ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ gbogbo ẹ̀yìn olólùfẹ́.

5 FM akiki ton lorun ase e je ase bayi kayabara inu owe royin the punchy la ro to ni inu owe royin the punchy irele ti ma ma gbo oro ayo na leti wa ma ma gbo inu wa dun okan wa si bale a me ase edumare je akoko se bayi pe ile oro owo o shiki shiki mami owo de ile eko Ekiti Federal Technical University ope o won ni won pada si ara akawe falola se kilo kilo fun gbogbo awon to je pe lori ero aye lujara awon oro ko bakun gbe oro mu re ni oro ma le je keyin o ti e nu won mu re rodo ohun la won ma nso ti won so pe lori ero aye lujara e se pele pele e lo mi ami e lo se gaya ke si medo o wa nu owe iroyin the punchy e ma koro to je pe beyan mi ba ri bayi to ba fe gbera nle lori ibosun yo tun wa je ko re patapata pe ati a se looto taye lorun ai taye ninu owe iroyin the punchy to jade laaro to ni na won ni orilede Nigeria abuade won ni won ti pe orilede Nigeria o ye ka wa na gbele se nkokon ki se ti le baba alagbaja lo gbodo ma joju ma daaju lodo ti wa ile eko abuade ni won so be pe ki orilede Nigeria ti epo ogun kopo ta ma so pe ti wan ti wa ni ta wa na o si ma ti jade lo sile bu mi yato si ko je gbogbo gba nla wa tin lora ti le okere wa le yi ninu owe iroyin the punch yi na egbe oselu APC nipinle eko egbe oselu APC nipinle eko won ni enikan to je ondije duku bayi ninu egbe oselu ohun o n gbiyanju pe oda eke e mo ka meke e mo ke eyin o meke o awon oruko kan sonu awon oruko kan sonu ninu owe ti ajo INEC pada ko jade patapata eto odibo 2027 oruko sonu oruko lo tun je be se on oruko tan eyan lo nje be oruko na ni oya oruko sonu leleyi ninu iwe INEC to jade won na won egbe oselu kan won fona soju foto sira won lete kile mini atiku ADC okay n to jo un bayi la afi gbe won o jo ra won pelu royin yi si mo ku lori en sin pe won fona soju fun ra won atiku egbe oselu ADC won ni won pinu gan o saju eleto odibo gba asalapo si ni ai ti kese bodo o ni yin tin gbe lo e ti ari e ti se te fi bere si yin awon egbe kan ni po si toruko won fi si ninu ibe ta fi dibo be omo orilede Nigeria ayan won e salaye ìṣàlàyé fún wa ìyẹn náà wà nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ tòní ìwé ìròyìn the nation òun náà ń gbéra kí ló rí òun náà ń gbéra ó fẹẹ sàn kan tó ń bẹ lọdọ tiẹ náà nínú ìwé ìròyìn the punch yìí tó jáde láàárọ tòní ó wà ń bẹ náà àwọn náà sọ pé àná wọn tí wọn jẹlé tó dìbò ẹlẹgbẹjẹgbẹ oríṣiríṣi pàápàá ẹgbẹ òṣèlú people's democratic party wọn náà mọ orílẹ̀-èdè nàìjíríà ṣe ẹ ti ń rí o ṣe ẹ rọjú ayé àbẹ́ ẹ rí bẹ́ẹ̀ ti rí ohun tájú elétò òdìbò tí wọn fẹ́ ṣojú fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí pé lẹ́yìn tá a bá dìbò tán wọn ó kàbò tá a sì máa gbọ́kànlé wọn pé èèyàn dáadáa ṣe ti níbi tí wọ́n wà wá lọ nínú ìwé ìròyìn leadership ọ̀rọ̀ òṣèlú fọ́nkálé ẹ yàgò wọ́n sì tún tẹnumọ́ o bó tiẹ̀ jẹ́ pé ìpínlẹ̀ èkó kọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n ní ogun kì í parọ́ eléyìí tó bá lọ́gbọ́nú lórí ọ̀rọ̀ ẹ̀kún omi ni wọ́n kìlọ̀ fáwọn olùgbé nípínlẹ̀ taraba àwọn ìjọba àbílẹ̀ kan níbẹ̀ láti yàgò bẹ́ẹ̀ bá mọ bọ́lọ́hún ṣe kómi yọ bẹ́ẹ̀ bá mọ bí mo ṣe mórí bọ́ nígbà táwọn agbébọn tí wọ́n yàwò lú ìlú wo ni wọ́n yàwò ẹ gbọ́ bí ròyìn bá wọ̀ra nínú ìwé ìròyìn yìí náà ni wọ́n sọ wípé lọ́jọ́ ọjọ́ kìíní tí gbogbo wa ń yọ̀ tá à ń dúpẹ́ pé
orilede Nigeria is plus one independent wa na pe o le lodun kan won ni sibe sibe awon ipinle kan ah mo owo won ti ite iku dara rara rara debi ti won o re mu dani yin na wa ninu we iroyin leadership to jade laaro tuni where are you the punchy? Then my year on dogging bow, year on do. I will stop where I look at Elizabeth. We didn't stop Tinubu must go protesters in Nick Miller canoe. Look, Bunny, I will my new woman shit you want to read your bows of my queer cardian canny low. Iwun ta ba se na ni o royin e ni magu soro tori pe ile ejo to suko na la ma lo api court won ni won da ejo igbejo kan pada ah owo 100 million ni won bere defamation of character ah Nigeria lori ejo yi won ni esan obitibiti owo yen na wa nu we royin to jade laaro to ni wero yin the punch ninu wero yin the punch ta go marun abo batilu e ti mo wi pe oro olorun la lo gbo nibi ta ti dara po pelu ijise oluwa Femi Emmanuel ninu wero yin the punch to jade laaro tuni ohun na ni won ma ti soro pe eh awon ti won je oloko alupupu ene kan to je oloko alupupu iroyin yi odu gbo lowo eti o saaro olohun ko so wa nbe o amo sibe sibe a ti a se won ni ni agbegbe yaba tech ile eto si ile iwe yaba tech won ma ta okunrin yan lokada kan won ma ta nibon koda ori irula ko lohun o saanu wa awon lasma ajo to ndari oko ni ipinle eko ajo to ndari oko o lilo bibo ni ipinle eko ti won tun ma so fun ni pe ma park sibi to wa yen ko fin ipinle yo ma ba ra omu ah mo wa ra edi bayi ohun ni leke ogbon oloko ijoba ti so pe ah e ma je lo e ma je isilekun bo mo ba silekun nbe yen bayi olorun ma je owo osu sonu ni yen won ni oko to je wi pe o le ni ogota ni won ti gba laarin osu mesan isenu dede sibi lapa bi ta wa yi ta gu marun abo ba ti lu a dara po pelu je ojise oluwa Femi Emmanuel lati mu oro olorun wa si eti gbo wa amo titi di igba na eje a tun se bayi.

falẹ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá tilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó ta nítorí ẹ tà

0: yàtọ̀ síra wọn ẹni tó ti gbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Edo ló máa ń na ìka ìka ọ̀rọ̀ wípé tí wọ́n tún wá jẹ́ ọmọlẹ́gbẹ̀mọ asòfin tó ń ṣojú Edo North Edo North nílé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè Nàìjíríà yẹn Adams Osiomhole Muhammad Yakusi mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ òde lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀gbẹ́ni David Umahi wọ́n ní ẹ̀yin sà ẹ kú iṣẹ́ o ẹ̀ ńlẹ̀ ń bẹ̀ o bẹ́ẹ̀ bá sọ wípé èèyàn kan ò rí yín bẹ́ẹ̀ bá sọ wípé ẹnìkan kò mọ bí ẹ wà ẹ sì kí sì sà ẹ̀yin ká lásán báyìí òun lẹ gọ sí o torí wípé ojú gbogbo èèyàn ń wò yín o wọ́n ní lórí ọ̀rọ̀ iṣẹ́ òde eléyìí tẹ gbà àtàwọn àkọ́ ṣe iṣẹ́ ojú ọ̀nà èyí tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n kéde ẹ̀ prioritize the rehabilitation wọ́n ní ó ti ń jọ ààbò sísà nínú ìwé ìròyìn vangard tọkọ sí nìyẹn wọn ni ó ti ń jọ ààbò sí torí wípé àwọn ọ̀nà nígbà táwọn akọ̀ròyìn ṣe kòńgẹ́ pẹ̀lú bàbá ni wọn ní gbogbo ohun tó ṣe yẹn àwọn ò agree pẹ̀lú ẹ̀ o torí wípé ààbò sí ti wà nínú iṣẹ́ ọ̀hún wọn ti ṣe bọ́jẹ́ẹ̀tì wọn ti sọ iye tẹ́ ẹ máa fi ṣe nígbà tẹ́ ẹ wá gbaṣẹ́ tán ẹ wá náà yín privatize àwọn ọṣẹ́ kan iṣẹ́ àkànṣe ojú ọ̀nà wọn ní gbogbo eléyìí ta ni ò mọ́gbọ́n ká fẹran sẹ́nu ká sọ wípé ó kọ̀ déédéé disappear ìrẹ ọ̀gbẹ́ni mínísítà David Umahi o nílò láti bọ sí gbangba kó o wá ṣàlàyé wẹra rẹ mọ kó o jẹ́ ká mọ̀ wípé ọwọ́ rẹ méjèèjì kò ní ààbò sí nínú ṣùgbọ́n lórí ohun tó ṣì ń ṣe láì tí ìbóde wá sọ̀rọ̀ yìí wọ́n ní ààbò sí pọ̀ ńbẹ̀ o.
1: Ìjẹ́ ti wá gbọ́ o nínú ìwé ìròyìn The Nation náà mo ṣì wà lówùúrọ̀ tòní àti ìwé ìròyìn The Punch gbogbo ẹ̀ ni wọ́n sọ ní kárí ilé aṣọ ṣúgà o níbi tí adíje dupò owó gómìnà nípínlẹ̀ ogun lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú pdp ìyẹn adébútú pigbe ìpè níjà wọ́n ṣe yọ orúkọ rẹ̀ kúrò nínú àwọn adíje dupò tó máa lọ fún owó gómìnà nínú ìwé tí àjọ inec tí wọ́n fi síta èéṣe ẹ̀wẹ̀wẹ̀ kí mo ṣe òun lọ̀rọ̀ tí ọládi púpọ̀ adébútú tó ń sọ ní mímọ̀ fáwọn oníròyìn adébútú ní ní ìbámu pẹ̀lú ìlànà tá a fi forúkọ lẹ̀ lọ́dọ̀ àjọ inec ni òun forúkọ lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú pdp òun parí gbogbo registration tó jẹ́ ìlànà rìjítà òun sì tẹ̀lé àkókò tó yẹ kí òun forúkọ lẹ̀ lòun forúkọ lẹ̀ membership card òun print òun dẹ̀ verify ẹ̀ tí ò sí àmúlùmálà kankan nínú rẹ̀ ó wá ya òun lẹ́nu bórúkọ òun ò ṣe sínú ìkéde tí àjọ inec kéde orúkọ tí wọ́n fi síta gẹ́gẹ́ bí àwọn adíje dupò nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ó ní òun ò fi ìgbà kan kúrò nínú ẹgbẹ́ òṣèlú pdp bèlè ìtàsé pé òun ó sọ pé òun ò ṣẹgbẹ́ òṣèlú pdp mọ́ kí ló wá dé tẹ̀sọ́yọ orúkọ òun kúrò ó ní tẹ̀síwájú adébútí ní ètò ìdìbò abẹ́lé primary election òun ṣe bó ti yẹ kó òun ó ṣe òun kọ̀ǹdọ̀tì documentation tó yẹ kó òun ó ṣe lòun ṣe òun dẹ̀ verify rẹ̀ ó wá dì sí kórúkọ ó jáde kẹ́tò òdìbò ó bẹ̀rẹ̀ ló wá di kóòtù orúkọ òun nínú ìwé tí àjọ inec tó fi síta adébútú kọminú púpọ̀ lórí bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣe ṣẹlẹ̀ ó ní ó pa òun ló kàn jẹ́ ó ní àwọn adíje dupò tó jẹ́ kandidate ti house of rep àti senatorial gan ọ̀pọ̀ wọn ni wọn ò ṣe kí ni wọn ò kórúkọ wọn tà ó wá ń sọ ẹni mímọ̀ fáwọn ènìyàn nípínlẹ̀ ogun pẹ̀ la fọkàn balẹ̀ ẹ má jà o ẹ yé o ẹ má dógúnlẹ̀ o ẹ fọkàn yín balẹ̀ gbogbo ohun tó bá gbà láàfin nílànà ọ̀rọ̀ tí ó dájú pé orúkọ náà ó padà sí ààyè rẹ̀ ṣáájú lẹgbẹ́ òṣèlú pdp wọ́n ti ń sọ ní mímọ̀ wípé nípínlẹ̀ ogun ọmọọba dàpọ̀ ọmọọba ọládi púpọ̀ adébútú òun ló ra díje dupò ẹgbẹ́ tàwọn àwọn sì ti korúkọ rẹ̀ ẹlẹ̀ fún àjọ inec kí ló dé torúkọ rẹ̀ ò ṣe jáde mọ́ pé ní lọ́gán kọlọ̀ dá orúkọ rẹ̀ padà gẹ́gẹ́ bí alūkkóró rẹ̀ ọ̀gbẹ́ni Káyọ̀dé Adébáyọ̀ ní ìpínlẹ̀ ogun bó ṣe sọ ní mímọ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú pdp wọ́n wá rọ àwọn ènìyàn nípínlẹ̀ ogun pé ẹ má jà o ẹ fọkàn yín balẹ̀ ilé ẹjọ́ ń bẹ́ẹ̀ àwọn sì ní ojú rẹ̀ nítubí nùbí pé ẹdúdù lọ́sọ̀ yóò padà wá so fún ọládi púpọ̀ adébútú.
0: ó dáa tó bá rí bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ ti gbọ́ àjọ sẹ̀ráàfù ni o àjọ sẹ̀ráàfù the social economic rights and accountability project sẹ̀ráàf àwọn ni wọ́n ti ń sọ̀rọ̀ ìhun tí wọ́n sì ń sọ náà àwọn àtilé ìfowópamọ́ ńlá orílẹ̀-èdè nàìjíríà àgbà lórí gbogbo ilé ìfowópamọ́ yẹn central bank of nigeria òun náà ni wọ́n fi ẹ̀sùn kàn wọ́n ni failure wọ́n allegedly failure to account for $6.23 million owó ni o owó ni o lórí owó tó jẹ́ wípé election fund wọ́n ní ẹ ò ṣàlàyé ẹ̀ síta owó $1.63 trillion náà wọ́n ní ẹ ò ṣàlàyé ẹ̀ public fund iro e se eleyi o public fund ajo se rafu won soro be na ni eni to je agbejoro won ko la wole oluwa dare kainde oyewumi adru nwa kuwo anti kelechi anwu kelechi anwu awon na wa ninu awon ti won jo te iwe yi ti won si so fun pe iwo ile ifowo pamọ rin lonibu orilede Nigeria eja lonibu orilede Nigeria awon mo orilede Nigeria fe gbon kokon eyan ko ki gbe efufu lele ki gbohun le gbe
1: je ti wa gbo ninu we royin the nation to jade lowuro to ni awon ale loro ninu ise ise oba awon onisowo awon olugbohun safefe ni won tin so ri bimo wipe eja fowo so wopo o ki awon olori wa ki won je asiwaju rere ki won rin gbangbala santa gbangbala anti gbangba ka mo bi ti won tin na owo ka mo bi ti won na owo kusi lo le di wa Nigeria won de ni imo technology innovation eja samulo re fun daba soke oro aje wa ati pe nija to nkoju e ka eto oro aje ati isejoba ipe yi jeyo ni bi real talk with kike eto kan lori ero amumo oran ni ebi ti kike lo ma atoda owo abati bo ti se so awon ipa ti e ki ijoba ko awon onisowo ati ile ise igbo safefe fun daba soke olede wa Nigeria ni ori eto na dokita Obafemi Hamza ati gbakeji gomina ipinle ko le ti akowi agba ijoba ipinle ko abiliko Abimbola Sayo Salu Odeyin to soju re nbe lo ti so mo gbo lede wa Nigeria
0: ni lo Abimbola Salu Odeyin
1: omo lofin re we oni ajosipo gboro wa laarin ile ise aladani ati ti ijoba lati daju wi pe mudumudu ijoba warawa ara ilu je kan ni pato abiliko Abimbola o so mo pe ni toto ijoba mo pe nkan won lasiku ta wa yi ina na ko duro re be lopolopo awon ipinija o koju awon onisowo amosa o baba ile se suru nkan to ti baje lojo to ti pe ni a ma yoju re ekokan la yose
0: leku
1: ko
0: ma ba gbe ni subu beni o da nde ti gbo ninu Nigerian Tribune to jade la ro toni lodun 2027 egbe oselu APC ni won so wi pe a ma pale ka to pejo be baba si fun omo ya eni ni baba laku igbajo won ni oba kan ni ri ni ko fear die ninu we royin hun won ni awon na o ma wa bypass awon egbe oselu kan to je wi pe sabotua ni won ti won se bi ti won sohun ti won fe sora won di aja to fe le to le ma so ojule meji won ni awon na o ni gba be ba le gbon bo ba ko mi lese ma gba be yo o gomina ipele ondo ohun baba ma nfesi won ni tani se wo suwo bi won awon o se n tojo be inu we royin Nigerian Tribune lo
1: wa je ti wa gbo nka re parliament tunubu ti so mi bo ninu we royin lo wuro to ni pe esi esi tin foju won ninu dokowo owo ti awon kole ipese afefe gas ti won lo ninu moto ta mo se compressed natural gas CNG ati electric power and transportation bi o ti se bere wo pe awon ti ri esi tori pe adiku ti deba owo igbokigbodo oko ti awon mo Nigeria ti won lo be na ni owo ti won ri wole ni eka eto ki afika oko o ma la fefe gas won lo gberu soke o are fi sori ero ayelujara x and won ti won ki omo lede Nigeria wi pe won fu oku farada wi pe dudu lo so yo pada so from orilede wa Nigeria pe ko lo fokan bale o isi nbo won ti tari ro bayi la nkola baba ko ton ogi ni o padada owo oro wo ri epo ta si yo fafa ni omo lede Nigeria ni
0: oda eje ka lo ka bo ta ba pada de nje si gbo onte siwaju
2: iji bojo won ba da mi balobalo ni o ma wo wo baba alekun ti o fe pa ya re ni to fi je gbogbo igba lilu sa ni bi aso ofi o ti wa da laisan kale bawo ni o se se ya awon omo re dale be ohun yi na lo ma fe gbe gbogbo bukata inu ile yin wo ore mi owo ti mo ni mo ya ohun bo ba te ro ara re pa o le ri obirin miran to le se bi iya leko se nse fun o nipa ise ile itoju awon omo bukata gbigbo ati iteriba o tan ara re bara re soro o fa ya re mora aya gidi won lode dekun ati ma lu obirin ninu kulu ikede yi wa lati le se radio 113.5 fm

0: ẹka alẹ gbogbo olólùfẹ tó wà tó yín ìmọdòye tí lẹsẹ rédíò 113.5 ibẹ náà lọ jẹ pé àkàlẹ sí ní ìṣàkóso ẹtẹjọ olóòtú àgbà fún gbogbo àwọn ètò fún rédíò 1 abiola peters mọjà gbàgbé àwọn tó ń ti wà lẹyìn lórí ètò ìmọdòye ní dédé aago mẹsàn án kọjá ìṣẹjú bíi mẹwàá ìyẹyìn ìròyìn ní alẹ òun náà ni ògbóǹtarìgì oníṣègùn oṣọlálé ọláwálé tí a mọ̀ sí òṣùlà tó yẹ pé ìtọ́jú ojú ní àyàn láàyò tó dógójú náà ni fìtílára kọ́rọ̀ ọba mọ́gòdì ọ̀sán lọ́wọ́ wa àwọn egbòogi tí wọ́n tẹ́lẹ̀ wà ẹnu ní gbà lò ó ẹni ní ìbéèrè kátà ẹ fẹ́ béèrè lọ́wọ́ wọn 0703-861-5168 náà ni ojú òpó studio manager wa tá a jọ ń máa ń pè tí ó papọ̀ ní gbogbo alẹ́ ọjọ́ monday láti aago mẹ́sàn-án alẹ́ kọjá ìṣẹ́jú wẹ́rẹ́wẹ́rẹ́ òun náà ni ìdòwú ìsobio eléètò òsì ọbọ̀ ọ̀jẹ́ olóòtú ètò yìí òun náà sì fọwọ́ rọ́ṣẹ́yìn kò sì fọwọ́ rọ́ṣẹ́yìn o ìyẹn ni arábìnrin ọmọ lọ́lá àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ lọ́pọ̀ lọ́pọ̀ torítò yìí kò gbọ́dọ̀ kú o gbogbo tó ṣe wá tó ti ré kọjá àwọn ọ̀rọ̀ tó mi ìlú títí yára bí ìmọ̀ jẹ́ káríru ẹ̀ mọ́ ọba tá a la mọ́gàjẹ́ ètò yìí òun náà ni ìdòwú olúyege ọmọlọ́lá ọlámíjùlọ náà ni olóòtú ètò bẹ́ẹ̀ bá sì gbàgbé ìmọ̀ à ń pé gbọ́n ẹnìkan kì í pé gọ̀ ìmọ́dòye rédíò 1 103.5 kò sí àfúwẹ̀rẹ̀ àwọn òwe lítíọ́sọ̀ lóríṣiríṣi fún ti ilẹ̀ yorùbá là mú wá sọ́dọ̀ yín o ẹbánirànjọ́ àwọn ọ̀dà ó ti bú bábá tiẹ̀ náà mọ̀ ká sì mọ dúpẹ́ lọ́wọ́ olùkọ̀wé arábìnrin fọlákẹ́mi aya sọ́lájà pẹ̀lú ọgbọ́n àti ọpọlọ tí wọ́n fi ṣàgbékalẹ̀ àlèrèbàrè gbogbo àwọn orúkọ tẹ́ bá ń gbọ́ lórí ètò yìí àròsọ lásán náà ni o àwọn ọ̀bẹ nìkan kan wí o àjáde mọ́ta nílé òbíjà ará ìlódò olúbísí ọmọ ẹranko yáyo ìsọ̀lá gan ọmọ àgan kò bí dúdú ìsọ̀lá tó fi gbogbo ọmọ rẹ̀ bí pupa ikú rẹ ni àìròtẹ́lẹ̀ ló fa irú ọ̀rọ̀ kò bá kùgbé yìí o gbé tí ó sì gbọ́yìn kì inú kì í bàjẹ́ a wò wá ní ojú ewé kẹrin ẹ máa bá ní kalọ ẹ bá balọ̀ lọ́ba kú o dáúdù sẹ̀sẹ̀ bá amọ̀lẹ́gbẹ́ sọ tán ni dáúdù ní bí àkọsẹ́ ìsọ̀lá lẹ́bàá gbàgbé jẹ́jọ ta bọ́rọ̀ dé ní o gẹ́gẹ́ bí ipò rẹ̀ nínú ẹbí ẹlẹ́ bí ó kẹ́bí rẹ̀ jọ o ẹwẹ́ bí tẹ̀gbọ́n ẹwẹ́ tẹ̀bí àbúrò o òun náà ni ó sì ṣe àkóso ogun tí bàbá rẹ̀ tó re ìwà ilé àṣà kó tó filẹ̀ bóra bí aṣọ kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tó kó bá rìn dìgbòrò kágbére ayé sí rere ẹ bá wa fẹ́ jogún kógún wọn ní tàkítàn náà ni ọmọ pa bábọ́ ọkùnrin sọ̀rọ̀ ọmọbìnrin sọ̀rọ̀ ara mi ayá gágá o olóòtú mi ṣùgbọ́n tí n bá rántí ikú ẹ̀rú a sì tún bá mi o dàjọ́ ní ikú o kò sẹ́ni tí kò lè pa ikú pa abiri abiri kò ikú pa abiri abiri rọ̀rùn aláya púpọ̀ ni mègìdá ọlọ́lá oríta-dé se afínjú ni gbajúmọ̀ ni oníṣòwò àtàtà tírú rẹ̀ kò sì wọ́pọ̀ lásìkò tiẹ̀ yìí ó mọ̀ ìyá ayé pọ̀ o irú rẹ̀ wá ni kú àlùmọ́tù jágbà ní ọwọ́ mọ̀lẹ́bí mẹ́sàn-án gangan tó sì da àwọn aya àti ọmọ rẹ̀ sí àdánwò tó ọlọ́run lọ kò pọ̀ o ọlọ́run tọ́jú àwọn ọmọ àtìyàwó ìsọ̀rá lórúkọ rẹ̀ gan ó ní ọlá ó ní owó sì rí ajé jẹun ọjọ́ pẹ́ tó ti ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn aláwọ̀ funfun àwọn òyìnbó amúnisìn ó sì ti ní ọ̀rẹ́ dáradára láàrin wọn kódà máa lọ sí òkè òkun bí ìgbà tó yẹ pé ìrìn bá lọ sí súnmọ́dún bàrí dàbí baálé ìlú òkèdè lóye sábà tó dẹ́dá kila bí wàhùn lólùfẹ́ ètò rédíò 1 náà ni láìpẹ́pẹ́ ajá adé ní kẹsà lùsù florence àyùnlọ àyùbọ̀ lọ́wọ́ ń bẹ̀rù nagbara ọlọrun ba adie ki ana ki di ka de mo de bi abare e mo lori e mo bore ni o fi yin si materials po ni o ko le repete ni igba aye re o si fi le ise aladani ti e sile pelu awon dukia miran awon mere mere lo bi sile lori su si ko to ki aye pe o dibo se pe die to ni nkan ni kan iku re ko ti iku osu meta ti ge akose re fun pasamo owo ko si fun amalegbe ti se yawo kekere o to lori yawo pupo ni ologbe to fi sile o wa di olomu komo domu ya re gbe in se bi baba in se bi iya ko le dabi oni nkan won ti joko te gbogbo ogun ologbe won ti gbagbe ni pe ibi to ologbe na lo ana pada lo be ni jokan ai le gbele aye gbe o ina ti dile leyin asusu je sugbon to wa leyin efa ju eje lo eni to jogun ko ri nkan je o be eni ogun gbe owo yoruba ni eni o jogun ko ri nkan je bi eni ogun gbe inu rubun banu je ina na melegbe wa se bi arukan lo mo ekun asun dake wa amolegbe o be si ranti awon ti ohun ati megida jogba lero fun awon omo re wonyi oran ti bi pe en to su lo gbagbe en to mu paper to fi koko le gbagbe lai la o en pa su mi kimi ewe isi la je pe a fi nu koda ki won lo soki okun lo soki osa lo keko ti won ba nko ni ori ede won se bi bisin obala omo nu re gbodo la amo legbe ranti pe ohun kawe sugun nkan gbo ori ohun ohun si ma ko be ni ohun mo ka ai mo we ohun o to ko ba ohun tori eko ta ri ye ohun na ni ipile ola en ba wa ni eko won gangan ko gbo ejo e mo kan wo lolufe to wa to yi mo do radio 1 ibu wa go mesa le se ago mesa bo lojo mo de oja de oran ti okan ninu awon orogun re orogun buruku lo si ma so ni pese ẹni tọ ni le kan ranko se ni gbowo yin aya mo san ni o ki gba ti ni o ati aworan ku omo iya kan na ni won se iya ijini wura ijin jorais le gena imu na mo le jidi e je tun ni ko ni kan lo wa tun won na leji o wa ta leji rido na je mo po pele ki sai ko la ya ban ta ko ni se ana leji mo fi dramatize ni o orogun yika lo fun wa ni anfani ati se ni le ewosan ikorita alaafia o se ko se bo ti e je pe o n ba won amugba mawo nibe to si nu de to n ko ebi awon alaisan owo ki gbe ki n ro sibe o sa ti jade le o si ti pada wole ni ojoro bi osu ba se n pari on gba ye kan wale gege bi owo oya re eyi lo mu kiti ese pere oro ti daudu si ese ba amolegbe so tan ko ti turu kankan lara re tori pe o ni se lapa o si le deru ara re gbe si atelewo eni kii tan ni je ohun re o eyi iwe ohun oka ohun re o ohun o tun roko toun o se gbegida lo dele sile o nigba aye re nse lo so fun amolegbe wipe iyawo kekere kii sise o ojuse iyawo kekere ni ki o ma toju oko ko toju ile ko gbounje lasiko ko setoju gbogbo molebi o fun amolegbe ni idaniloju wipe ohun ti oun ba ti ati awon omo re yoo je didi ejo oku wipe ko le won won eja kan si ile ise to pe awon to n ti aleyin lórí ètò yìí tó ju pé ojú lọba ara àbọ̀ àti ìdìdúwú sóbò sódò mẹ́rìnlá lókè lọ.
1: àjọ̀dún ìkórè àjọ̀dún ìkórè àjọ̀dún ìkórè èyí ni láti pe gbogbo ènìyàn síbi àjọ̀dún ìkórè ti ìjọ St Michael Anglican Cathedral Church ìlú Èsìẹ́ eléyìí tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó àjọ̀dún ọdún kẹtàléláàádọ́rùn 93rd anniversary tí a pe àkọlé rẹ̀ ní ìkórè iyì Harvest of Honor ìwé òwe orí kẹta ẹsẹ̀ kẹsàn-án Proverbs 3:9 ọjọ́ Sunday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá 29th November 2026 ló máa wáyé ní gbọ̀ngàn G Kapa number 102 Boronuwe opposite Home Science Center Ebute Meta ìpínlẹ̀ Èkó ètò ìsìn yóò bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lábẹ́ Right Reverend Bishop Adeolu Adekola Bishop Igbomina Diocese Ankara ìkórè ti wà nílẹ̀ fún títà lọ́dọ̀ Mr. Dele Oyawoye 10 OS Street Fadeyi ìpínlẹ̀ Èkó 0059322800 Mr. Stephen Adeyemi 28 Princess Street 3rd floor flat 6 Lagos Island 00384994 75 Mr. Lekan Ibiyeye Iron Market opposite Baptist Church Headquarter Olowu Tabi 69 King Anglican Church Enowa Lagos Island 00232475 08 Ati Mr. Kunle Ayelagbe 42 Dosumu Street Lagos Island 00228380 Tabi 00948445 Olu Kore Iyi Abu Iyi Fun Gbogbo Wa O Igbimọ Ikore Lolu Kede
2: Aha!
3: Egbogi oni beta 3-in-1 package to n se ise fun isoro oju olojo pipe ati gbogbo aisan to le fa sababi re Osula eye solution powder plus Osula ababitas Osula antibiotic powder mete ta ni joba si ti sayewo lori re tan si ti lu lonte won ti ni NAFDAC number o to ba n se wa bi eni pe oju wa nlewo o n ta baba o n to sumo la le ri to ba jin a o le ri eyin ri bi oye se le yin ri kurukuru Koto lẹyin wo o wa n jọ gegele loju wa eyin ori na ka nkan to ba wẹ mo abi gbogbo nkan sokunkun eyin o le wo ina eyin o le wo orun se ni won sese n fa yin ni tete ke to le jade eyin o da oju eni to n kiyin mama gbogbo aye tin fura pe nkan kan tin sele si oju titi wa eyin o le wa moto lale mo nitori airi na won ti fe da wa duro lenu se eyin wo nkan funfun to le tonto sibi iriran titi wa iru oruko owo la won oloyinbo ni won ti n ba wa pe n tin yo iriran ti wa lenu Osula eye solution powder plus ni egbogi tawon aye tun lo to fi ni lokan bale to kaju eyikeyi isoro to n yo oju wa lenu ile ise wa la won eyan juwe fawon eyan won to ni pe ni ja oju tan ti nawo nawo Toto kọpẹ tẹ si danu nitori re si e ma laagun jina mo o eye fowo sofo eyin ologbon dori eja mu eyan te ba ti ri pe nkan kan tin sele si oju wa tabi ani eni to n sele si ile ise Osula haba ni ke mo botara Osula eye solution powder o ni gbogbo awon to ni pe ni ja oju tun lo ta fi mori bo lowo an nawo si ku atu Osula eye solution powder o mu oju to n fu to ri bi oye atoju to n wo bye bye ti ko le ka ka bible ma le rekete ni o gbogbo eyin to je pe beyin o bayi ti figo soju eyin o kin ri nkan ka imo figo soju kawe ka bible te phone te computer ki mo je ke eyin o mura fi ntin yo won lenu ninu oju o nto nyo ni lenu ninu oju lo si ye ka moju to ko to di pope melo melo ase yori ta ti ni akai mo ye ejeri ni le se Osula haba se ti arabirin kan to je pe bi o bayi ti figo soju ko kin ri nkan ka tolorun lo wa fun la fe so ni abi eni to ti se ise abe lekini to ti se lekeji to je pe nti won tori re se ko kuro nibe abi ti arakunrin kan to ti lo si oke okun lati lo se toju oju nbe nigba to pada de se lo tun ri bi oye se lo tun ri kurukuru afigba to lewe ategbo ile baba wa nile se osula haba lana danu fi dopin lori oju won o osula eye solution powder ti wa yi won o kin kan soju o enu bayi le ma lo si tesi ma ri resort re ninu oju wa gbogbo eyin omo tawon baba wa ati ya wa npariwo pe awon omo ri na dada kan ni se lo ma nda bi en pe kurukuru nbo le ninu oju awon nkan kan se weli weli ninu oju won to dabi npe iri nse gbogbo nkan wa ndo funfunfun loju grandma grandpa ba se nko lugba be na nko lawo ninu ile e ma mo je koro won osu wa awon baba ati ya to jiya nitori wa ka le debi giga ka le je eyan pataki won omo gbodo di tan wole keyin o fe jeun kori na ri n to fe je ka le jo wole ka ma ru alejo to je aise dede oju lo mu keyin o sese ma fowo pa ogiri ko to le rin yoruba ni eye ki ifo ko fori sogi bi eye ti o loju ko o gbogbo eni to n gbo mi oju o ni rele de gbogbo wa o address wa ni yi o
2: olu ile ise wa wa ni ilu ikorodu nibi gbogbo te ba ti n bo e bo le ni agri bus stop ni ilu ikorodu leko egbe okada to n lo si asolo bus stop ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 atun wa ni isawo ni abe bus stop te ba ti bo le nbe opposite abe bus stop yen e ti ri bana osula aba nbe eyin ti fo e ma ba wa pade ni first park bus stop te ba ti debe eliki olokada ko ma gbe lo si abata lodo osula aba eyin ti iyana paja ambe ni number 33 olohun adaba bus stop ni egbe da idimu road ni iyana paja ni adojuko Gowan Estate e ma ba wa nbe ti osodi awa ni ladipo bus stop ni ikeja long nile epo majok ni adojuko bi bridge elese yen e ti ri magnet plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani faisan lo gba o
3: ero bani soro wa re o whatsapp number wa na si ni 070-38-61-5168 emule kan si 070-38-61-5168
4: wa gbagbo won so pe igi guguru ma gun mi loju atokiri lati nlo amojuto irinrun eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo ku wa wa ngba mi e po ti o ba wa nse akiyesi eyi keyi apere aise dede nipa iriran re tete dide buya ko to peju o se se ko ti nogbara nogboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba ti ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma bo lodo osula abal o tito inu ati iberu olorun ni won fi sise ti won ko rujura
3: ile ise iwosan ibile to bo olorun mi ngba fun lowo lowo ni ile ise osula abao awon ni won se agbekale osula eye solution powder osula antibiotic powder osula ababitas ko se mo ni ni awon egbogi meteta won won yi je o 3 in 1 package fun gbogbo aisan olojo pipe meteta le ma gba gbogbo tin je ti tolorun anadanu a dopin ni o osula bitas ko se mo ni ni o fun gbogbo ebi alayo ti ilera ara won to je won logun osula bitas lo n foro n todun todun kuro ninu ago ara a ma si adinku apoju sugar tomode tagba to ba n je n todun todun afi kaya ni osula bitas ninu le o ko ba wa foro n todun todun kuro ninu ago ara wa bi suka ba po lapoju akoba to n se ninu ago ara wa ko kere o a ma se akoba fun oju ki je keyan ori na dada boju ba n yo ni lenu teyan si ni apoju suga afi ka koko toju apoju suga ka laafia ko le de ba oju wa ni o apoju suga na lo sokunfa ifunpa giga a si ma sokunfa oju sisu ati airo orunsun a ma ba isan ara eyan je a ma je ki ti owo tese o pon pepe eyin ti nto bi e merin e marun lorun kile o to mo osula bitas ni ke lo nse le yin mikin ke to le seyo eyin te nse gbonse ko liye omo nre wa tenu tenu omo nre wa tokan tokan irin kekere larin eyin tin simi lai moye igba loju ona e lo su labita cup omi kan le yin mu iki oda bi meji le fi seyu e pada apoju sugar to se akoba fun oju o na lo npa nkan olomokunrin mi ku fi fiti o le gberimo on lo si waju ko to di pe elomi ni stroke te ba ngbo silent killer apoju sugar lo nje be o koni mu wa o koni mu awon omo wa o to mo kekere ta bagbalagba tan ba njem todun todun abi kaya ni osulabitas ninu le o gbogbo isan ara to ti doku te ba nlo osulabitas gbogbo re lo ma bo sipo osulabitas oju lowo egbogi ajisanrin osula antibiotic powder on lo sele keta re fun gbogbo eyan to ni chronic infection oju ara yin wa nkan funfun jade wa lati oju ara ti o te wa lorun inu wa nkun gurugu nkan le mo wa lona ofun o nse bi kapo a o de ripo osula antibiotic powder lo ni agbara lori ogbologbo chronic infection to ti wo inu eje to ti di kokoro abejeje to mu ki nkan kan ma so kulu kulu kaka kiri ara wa ara nta wa ara nja wa je chronic infection to ti mu kelomi ko sa dede ma ru kan ma gbe gbogbo ayewo lelomi ti se pato to nsele ninu agbo ara won won o mo osula antibiotic powder a ma foro ogbologbo kokoro inu eje to nbeje wo kaka kiri ara to wo dapa to fun apa ni isoro to wo dese to fun ese ni wahala to mu ki gbogbo ara elomi ko ma wuwo lati gbe bara se yun wa be lo nja wa je ara ma ta elomi lai fomi atapara osula antibiotic powder ohun lo gbagba agbarun wole o teyin ba nto sere sere gbingbin leyin gbinkin ke to le seyo eyo tin o kin jade daada gbogbo awon agbalagba ti o gbologbo infection to ti so won di eni to ni prostrate ti eyo won o se be jade daada mo toju tun yoru won lenu kokoro inu eje to se akoba fun oju o na lo sakoba fe ti o te ti elomi o fi gboro mo gbogbo igba ni kokoro n jade lara todo eyin kokoro inu eje olojo pipe to ti fa ko ba sinu eje to ti fun wa ni ako onarun to wo sinu oju to mu koju wa mo su to mu koju wa mo wo bye bye ti bo je kari na daada ba se fe eyin wa nri bi oye eyin wa nri kurukuru eyan to ni isoro oju to si ni ako onarun be se nse itoju oju be ni ke ma se toju ako onarun o be eyan ba ni ako onarun lara to lo nse ise abe foju o dabi eni to nge igi lori ti o wu tegbotegbo ni o o lo ma nse okunfa ti elomi fi se ise abe lẹ́kìní tí wọ́n fi ṣe lẹ́ẹ̀kejì nǹkan tó ń torí rẹ̀ ṣe ló tó ń padà síbẹ̀ osula aba antibiotic powder ló lágbára lórí gbogbo chronic infection àti ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ pẹ̀lú akọ ọ̀nàrun tá a bá ń sọ̀rọ̀ nípa káfíwé àtegbòse ìtọ́jú ojú àti gbogbo àìsàn tó lè fa sábàbí rẹ̀ káwú gbogbo ẹ̀ tí gbòǹgbò tí gbòǹgbò olókìtì bí ọ̀bọ ò sí o iléeṣẹ́ osula aba òun ni kẹ́ máa bọ̀ tààrà ìbẹ̀rù ọlọ́run làwọn fi ń ṣiṣẹ́ tiwọn
5: o. tuntun tún leléyìí o láti iléeṣẹ́ osula aba osula bita ló ń jẹ́ gbọ́mọ kékeré tàbá gbàlagbà bá ń jẹun tódùn tódùn àfi kẹ́ ẹ yà lọ ní osula bita nínú ilé o ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kára yín tó wúwo kó fúyẹ́ ẹ fẹ́ móríbọ́ lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ tó le koko tó ń fúnni ní tíà ẹ máa lo egbògi alágbára bí ara osula bitas gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa kí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ tíbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa kápá wo máa wúwo kẹsẹ̀ wo máa wúwo ìrìn díẹ̀ láàrin àwa mi gúlegúle ẹlòmíì á gbẹ̀sẹ̀ lélẹ̀ ṣe ló dàbí pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà ṣe ló dàbí pé wọ́n de búlọ́ọ̀kù mọ́ ẹlòmíì níbàdí osula bita ni kẹ́ ẹ máa lò ẹ wá gbọ́ o àkíyèsí kan pàtàkì rèé tẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé spíkà sílẹ̀ tó ń pariwo ogun iléeṣẹ́ osula aba àwa kọ́ la rán wọn níṣẹ́ o èèyàn lẹ́gbàtà tẹ́ ẹ fẹ́ bá wa dòwò pọ̀ ààyè ti sí sílẹ̀ lọ́dọ̀ wa o lórí egbò igi osula bita ẹ pè wá láti forúkọ sílẹ̀ a ó máa sọ àdúgbò ibi tí ẹ wà gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo osula bita gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò ó máa ń rẹ̀ wá tẹnutẹnu ògbólógbò infection tó wà nínú ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ losula bita ó fọ dànù káwa móríbọ́ lọ́wọ́ ara yíyún ara títa nǹkan tó lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun tó ń ṣe bíi kápọ̀ tẹ́ ò dẹ̀ rí pọ̀ iṣan ara wa tó ń fani so dẹndẹn ọmọkùnrin tí kò lè ṣe ojúṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀ osula bita mita ni kelu ko fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa dana osula bita ojulowo egbogi ajisan ni
3: address wa ni yi o
2: olu ile ise wa wa ni ilu ikorodu ni bi gbogbo te ba ti nbo e bo le ni agri bus stop ni ilu ikorodu leko egbe okada to nlo si asolo bus stop ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 atun wa ni isawo ni abe bus stop te ba ti bo le nbe opposite abe bus stop yen e ti ri bana osula aba nbe eyin ti fo e mo ba wa pade ni first park bus stop te ba ti de be e ni ki olokada ko ma gbe lo si abata lodo osula aba eyin ti iyana paja ambe ni number 33 olohun adaba bus stop ni egbe da idimu road ni iyana paja ni adojuko gowan estate e mo ba wa nbe ti osodi awani ladipo bus stop ni ikeja long nile epo majok ni adojuko bi bridge elese yen e ti ri magnet plaza te ba ti debe ebere block 125 e ti ri bana wa nbe ani faisan lo gba o
3: ero bani soro wa re o whatsapp number wa na si ni 070-38-615168 emule kan si 070-38-615168
0: ka ma gbagbo oro tan ba bo tele ki a ma gbagbo ba se ma fo adagbo eto wa eto yin imodun ye ti re o iyawo kekere oniya ohuko asako pale mo gbogbo ayo to je pe iya kekere nje yi gbogbo to ko wa ti dagbere faye ogbon lo dasi e ja ma fi pade si jomejo lori akoton le kan si adupe lowo onisegun ipile osualale onawale osula pelu ibogi won atolomi atelebu 3-in-1 fun itoju oju ati isara ibi ti o pe kodun bi igodo giso mo won eja gbeju ka je anfani abike poju opo 0703-861-5166 ta ba dupe lowo to gbe dudu na telese koni do e to je olu to afa gbugbu awon eto to nlo lori radio 1 Alakoni Abiola Peters, Mr. Perspective, Uno Tubi, Fui Madoye, Una Rabbi, or Malala, or Lami Julo, no Ferrari, only Respecti, Vanki, Uluwale, Adeton, and I almost say one at all at the Dogano, over to Bomilo by warming my tutu, or my yoga, along by Sima Fuso, near Barolova. Mountain, I did it, you begin a look at him, John Raju Lalaka, and Rajima. It do woo again for a yaw see barba or seal. A mafia, Joma, who put it your major lully to white to ye, e mado ye, buy a lot of your money, then you ruin. A man, me, sir, oh, double.
6: Marobin, I did you, only
7: Radio 1103.5 FM kema mi si el to ba to titi o se ti o nbo lagbo olohun ba iledua ti aye ko ba tu gba wa imodo yi yo magun ori afefe pelu morudin adedeji 103.5 FM lewa e ma yi kuro e ku asalesa e ku asalema salafia na lewa gege bi awon na se wa ni ha